0: ẹ̀kọ́ adẹ́sánwó kílé wúru àyà wọn sì ẹmẹ ẹ̀nà máa dé dẹ́ apotro jean oni ayé ọ̀yà sẹ́mẹ́ta dé mẹ́ni yíyan ọ̀kẹ́ pa ìní akẹ́tìwé po wa wẹ́n a mọ̀nà kékè ya sí ẹ̀jí ní kékè ya nà wẹ́n jẹ́ àjà wọn dí àsìmíàkè àná násánkè wẹ́n ìṣègùnẹ̀ ẹ̀mẹ́tì wọ́n náà mẹ́ àgbẹ̀tù náà mẹ́ sí ní mú bó náà kè ya ní ẹ̀sán wẹ́n di ní ẹ̀kúyé dí bẹ́ẹ̀ mọ̀ ní nuwáwẹ̀ kè ya wúlò náà mẹ́ ní ẹ̀sẹ̀ dí yíwò káyé bó àná násán káyọ̀ ní ayé sọmú ọ̀násán níà káàkì amẹ́kẹ̀ pa ní ẹ̀sán wẹ́ẹ̀ po yìí pa yà kẹ́mẹ́díwẹ̀ àná kẹ́mẹ́nẹ ẹ̀kẹ́kẹ́ àná ẹ̀sí ẹ̀yí kè á kẹ́yọ̀ kẹ́mẹ́yí síìtì dẹ́ àyàtọ̀wé sí ẹ mẹ́ni àkẹ́pá àyà àkẹ́ ní tè é akẹ́mẹ́nẹ é de yan sinmi aya ti mu ẹ mẹ ní o ká ẹ mú kéyan kéya yín yé yí sí àní mu wí dẹ dídì ìtú àkẹ́mẹ́kílẹ́ mẹ ní àkéya yé nànẹ ẹ pọ́n yé yan yé àti ọyà àti tìwé po wẹ́ bo ọ̀sẹ̀ yan kúrú ni wẹ́ mẹ ẹsẹ̀ wọn yín yúà wọn kẹ́yìn bo ọmọ ni máa dé wẹ́. Mẹ́dẹ́ àmọ́ sẹ́mi àtàná ẹ̀mẹ́ ẹ̀yẹ nà ní ọ̀wúrú wíìdẹ́díwẹ̀ ẹ̀pọ̀ ẹ̀yàn bó ẹnu ẹ̀ bó ìtẹ̀ní àkẹ́pánáwẹ̀ àkẹ́mẹ́ kẹ̀kẹ́ ayéjì sí ẹ̀ àánẹ́ ẹ̀tọ́ pé dẹ́kẹ́ yan tẹ̀níwẹ̀ dẹ́ yà sẹ́mẹ́ o wẹ́ wọ́n àì ti wé po wọ́n náà hìn mọ́ ju ẹ́ sẹ́mẹ́ káyé hìn mọ́ ní ẹ̀tọ́ díẹ̀ hìn mọ́ ju ẹ́ káyé ẹmẹ yan sí ẹ yídíwẹ yìí mọ jìdẹ mẹkẹ wẹ yé kẹ abudu náà dé ní àkẹ àdúgbò amẹ àdó sẹ níní ni kásán tí wọn náà bló amẹ kọ ẹdẹ wọwọwẹ ntẹ àjẹ tó apọn wọwọwẹ ní wọn kẹ sẹ ayú o wọwẹ ntẹ ẹwẹ ntẹ ẹkú mú ìkìnnì apọn yé yóò jọ ayé sùtẹ ìrú ìgi apọn wọn náà a mọbìlẹ kẹ abu náà màá sá mú mọmọ ní tàdé wẹ kẹ awúrú yá nà kẹ awúrú náà ní àjẹ sẹrẹ ipò wa kẹ ayé nànà ẹni ẹyìn ọkẹ ọkẹ kẹ ayín ti wọ kẹ ayé nànà ẹni sọmú nàwó kẹ ayé nànà ẹni yan ìsì àjẹ tọwẹ wẹ dẹ sẹ anúkanì ìsẹ mú nìyẹn kẹ ayé nànà ẹni tasi atikani wese ni emeni kia ye na yi oyo etu no nyoson po tiwe blu adion point tiwe weni kia ye ni kia nyon ya tiwe po yi ni eme kia uruda bo ye nisma ni weni nisma we ye bo ni de ni weni ni de ka ni eni ablo ese apen ye ese ate ese de ni na amu eni tu la ni e kretien we ni e clair ti di una clair e ko ni e klo we mo si enya ene kretien we ni e ki ti di una ki ya ko ni enya we ni e ti mu ene kretien we bo ku si pa ìyá abléwẹ ìní ẹ ti mú yé wí dẹdí mi jẹwẹ ìpò ẹ kretien yìí ló wí yé ọpọtabu di bo ẹni dá o wẹ mẹ pépépé kú iná ẹmẹ ní bíyà pépépépépépépé kretien ìpà kretien yìí ló mi jẹwẹ gbúwẹ sìdí ajúwa o kílẹ ajúwa o ìmẹ ọnu dekorasiọn mu yọ bú di dídẹ. Chrétien non, on est chrétien. Et que on est comment est et pas ici à n'emblé oui daddy et moi je crois daddy ouais un cadre clair je crois ouais clair oui à dire à da diacre mon dieu bien ouais je crois ouais moi à ouais moi c'est n'importe quoi sous il n'aie diacre ma il n'a et diacre on a déjà ouvert Je ne sais pas si vous êtes chrétien ou chrétien. Vous êtes santo. On est chrétien. Mais on est chrétien. Ye ku klo we clean di blow away juo ne ka je we klo na ka ni christian se juo ni na christian we bo sera sa gi ya ya ya bu son we won po ye nya una mo je uri eto we an to e uri e christian je ni ka met ki a uru na mo ni a christian wo na ni e son mu en nason bon ye kwi di wa in diesi abo a ke srai po ene nyon bon a ke srai po ene bon ye di ye ke a ye newe in san ke a ye nane in se kula ka e so a kula ye kwi klo di we ni ande we no jina in se kula kan gya an ke kpa we klo ije e kane an ke wino nwe ke a juo bo ke a uruna bo jo yes men bo si yes men we so na amo so mo giya eye uru a ke wi petede in un pay player u tenune we ka lu mo we ma na ke a ye ta de emeti mu se be sme nyo yro ma de giya o yan ke wi ke a ti petman bo sa ke a uru we ka a kretien tu ka se to e kretien na ma gidi ba po no mo yan ke kura sa yan ke wi yai kan ke aye na anji e mu do eyi nu a e mu do eyi nu a na ke amu meke yo ye mei odba jire odba ni mi klairo we o mue klokwe o we oda mei sru dion wo na gi o kan ndba ni mi me obu so on yoro mo se ju oke we to me amenyo on ble kene ta we so on pa gbe on a ta mo on a ye an group mo ba e inu e jide ta me ti o da mo aye ki an oju tu e ka yan o ya mo e mo nu mo ka do yin ni e di won a mo ke ni agbe na ni mi de ba na asege ye pa e na ye mo mu de no ko o ya mo ke a uru e ni apo ya uru e ni anyo ku on kura sa uru e nu anyo do e ji eh e ke nyon tu tu ni a mo se ya na e me jan ke gbawe klo na se be ke an de wi ye mo se a bo amu e no klo re ni o mo e se be ye ke a uru e ja we ka pa yan wi a uru na we an uru ni ka e a se me ke no ti e ble ke no yo ya ke wi kru de sort o se be o yan ke aye na fo ire je ke a uru ni an uru a ni an wo a e se ni o uru ni ke asu meni pe urua di e kani ye tokpe ipo we ye to biye a ke a ye nane e ye pepe ni ke ni a pepe ta e ni a e ye pepe ni ka ya mbu son ye klo u eke we ke a nyini e ji be deti ke a san ye mu ya anke wu kuru e mena o ye ke a ya anke wu ya son ne ya anke wu ya son ne unje impe ime we ke a ni je mu we ke awru esa deti ke asa ye mu emena made an ke aye nane ebo kwibri ke aye nane ene man ke aye nane ebo yon kuti mu pin an ke aye nane ene yon du ni ke aye ona ke aye date eno ne men ona ku yon ni de we emete amu an ke abudi yon mu ke abudi te eno amena ku yon ni de we amu ke abudi te eno amena de jesus no aye bloat mu esa nyom ku on kula emete mu nyon sae ke awru ye kan ni nyon kemen ye biye kan kemen bia e ye bia kan yan buson we mo edu an buson jagini de Jesus ayine mo. Amen.
1: Amen. Oh pasa tu ma si ma se a se ma je me wa glout mo la ni chrétien jon bono famille mo sa chrétien ni bon de ba wa na chrétien a ni chrétien today me bu ya wo mo na o ma je gaou tu me na ne blo a zon a ne blo a ta ane blo a ton meton no ya o yo a famille di mouke e se non pa eton ne e se non pa e zone ba no a famille a eton ne ba no a famille a zone e ga ya gudu ma opo a pa bo se a mo a gele de seigneur jesus oine mo. Amen.
2: Jiwo naga o ba ne se jo bla ya jiwo naga o ba ne se jo bla ya jiwo naga o Be a yo blaya, you won't have a. I won't go. And I'm a blackbear, you won't have a. I won't have a. I'm a guy, you're a guy. I won't have a.